0: ènìyàn mi ni ìka ènìyàn wà wá jábẹ mọ àwọn mẹta ẹ lè pa náà gbò mi ṣáájú anybody joko mama mo ń gbọ́
1: ngbọ́ wa tó ìjọ kẹta tí mo mu omi yún bóyá ìtọ̀ fẹ́ jáde ni gbogbo bíbí wa ń ro mi
0: ìtọ̀ jáde